ìjọba òní sá ẹnìkọ̀ọ̀kan wa lẹ́sẹ̀ àdélé bá rí àrìnàkúrẹ́ àtàjèrè fún gbogbo àwọn ọlọ́jà ní ọjọ́ ìtẹ̀ní ọjọ́ ìní tí ń sọjọ́ ajé ojúmọ́ kẹjọ nínú oṣù kẹfà ọdún tá a mọ̀ sí oṣù òkúdu ọdún 2024 mo kí n pé ẹ kú dédé wo yìí ẹ wá bá wa lọ lórí àwọn ìlànà àkọlé àwọn ìròyìn tó ń lọ láti inú ìwé àwọn ìròyìn la ó sì wá kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìwé ìròyìn ilé ńlá tá a mọ̀ sí fraternité tó wá sálàyé lórí ọ̀fẹ́ nípa ètò ẹ̀kọ́ fún àwọn

ìjọba mọ́ o. Ìwéròyìn kan ń ṣe àlàyé lórí ìdánwò tá a mọ̀ sí BPC ti ọdún 2024. Àánú, ìrètí àti àgbáyé wọ àwọn ìwé wọ́n ní èrò àwọn méjì kan tí wọ́n ti ń kópa nínú ìdánwò yìí kí wọ́n tó gba ìwé àkọ́kọ́. Ìwéròyìn tá a mọ̀ sí Le Potentiel ń ṣàlàyé pé lẹ́yìn ọ̀sẹ̀ méjì tí ìdarí òye lábẹ́ ọdún méje tó bẹ̀rẹ̀ ní ọdún 2024 fi lọ ní ọdún 2023. Ẹni wa àwọn jùlọ tí a mọ̀ sí wàdà yìí ti tẹ àwọn ará ìlú lọ́rùn tí àwọn tí wọ́n ń ṣe àwọn òṣèlú tí wọn ò rí orúkọ wọn nínú ìjọba ni wọ́n ń kùn. Ìwéròyìn kan ń ṣàlàyé lórí àtúnṣí gbòde ilẹ̀ Benin pẹ̀lú ilẹ̀ Niger. Ìlú Niamey ti fi ìkọ̀kan sílẹ̀ fún ètò yìí o. Ìwéròyìn tá a mọ̀ sí Benin Intelligence ó wá ṣàlàyé lórí àpapọ̀ àwọn ìdìbò tí ọdún 2024 ojúlé tí ń mójútó ìdìbò tá a mọ̀ sí Senaa ti ń ṣe ìjábọ̀ tí wọ́n sì ń ṣe lálàyé ní àsìkò yìí lórí àwọn àtúnṣe tí wọ́n fẹ́ mú wá lọ́dẹ̀dẹ̀ wọn. Bí a bá sì wá lọ lórí ìwéròyìn tá a mọ̀ sílẹ̀ Carte Vérité ní ààfin ọba Olódò Benin alàgbà Rọmi Adéwádà yìí ti yọ àwọn aláṣẹ ìjọba olùdámọ̀ràn bíi 12. Ìwéròyìn kan ń ṣàlàyé lórí ìdánwò ìparí ọdún ní Olódò Benin. Àwọn ọmọ wa tí wọ́n lọ síbi ìdánwò tí a mọ̀ sí BPC ti ń lọ bíi 1,137 pẹ̀lú 183 tí àwọn ọmọ wọ̀nyí tí wọ́n lọ ní ìdánwò tí a mọ̀ sí BPC ní ọjọ́ ajé tá a wà yìí o. Bí a bá sì wá lọ lórí ìwéròyìn tá a mọ̀ sí Dynamis Info òun náà wá fóun tẹ̀tẹ̀ ọ̀fẹ́ ní ojúlé ẹ̀kọ́ fi lọ ní ìdánwò tí a mọ̀ sí BAC ti àwọn obìnrin ìjọba wàdà yìí ti ń ṣàlàyé lórí ohun yìí tó jẹ́ ohun rere. Ìwéròyìn tá a mọ̀ sí Martin Libre òun wá sọ̀rọ̀ lórí ìjọ Tẹ̀lẹ́síà wàdà yìí lòlù fọkànbalẹ̀ fún ètò ìdarapọ̀ o. Ìwéròyìn kan ń ṣàlàyé lórí àgbéyẹ̀wò àti ìfiṣètò ti ètò àpapọ̀ àwọn ìdìbò ti ọdún 2024. Ilé tí ń mójútó ìdìbò tá a mọ̀ sí Senaa ti la àwọn ipa Martin Libre òun wá sọ̀rọ̀ lórí ìjọ Tẹ̀lẹ́síà wàdà yìí lòlù fọkànbalẹ̀ fún ètò ìdarapọ̀ o. Ìwéròyìn kan ń ṣàlàyé lórí àgbéyẹ̀wò àti ìfiṣètò ti ètò àpapọ̀ àwọn ìdìbò ti ọdún 2024. Ilé tí ń mójútó ìdìbò tá a mọ̀ sí Senaa ti la àwọn ipa Martin Libre òun wá sọ̀rọ̀ lórí ìjọ Tẹ̀lẹ́síà wàdà yìí lòlù fọkànbalẹ̀ fún ètò ìdarapọ̀ o. Ìwéròyìn kan ń ṣàlàyé lórí àgbéyẹ̀wò àti ìfiṣètò ti ètò àpapọ̀ àwọn ìdìbò ti ọdún 2024. Ilé tí ń mójútó ìdìbò tá a mọ̀ sí Senaa ti la àwọn ipa Martin Libre òun wá sọ̀rọ̀ lórí ìjọ Tẹ̀lẹ́síà wàdà yìí lòlù fọkànbalẹ̀ fún ètò ìdarapọ̀ o. Ìwéròyìn kan ń ṣàlàyé lórí àgbéyẹ̀wò àti ìfiṣètò ti ètò àpapọ̀ àwọn ìdìbò ti ọdún 2024. Ilé tí ń mójútó ìdìbò tá a mọ̀ sí Senaa ti la

ẹ ṣeun ẹ kásán gbogbo ẹyin tí ẹ ń gbọ wá lórí ètò ní ọjọ ìní ọjọ ìní ti ń sọjú ajé ojúmọ kẹjọ nínú oṣù kẹfà ọdún tamọ sí oṣù okudu ọdún ẹgbàá ò lé mẹrìndín ní ọgbọn mọ kí n pe ẹkú dédé wòyí ẹkú gẹgẹ bí ọjọ ṣe rí aago mẹta ti kun ìṣẹjú mélòógún ni òjò lè ṣe wá ọmọ yín àbúrò yìí tí a mọ sí michelle dosunmu ní orúkọ mi arákùnrin wa tí a mọ sí christian abosetie àwọn ni wọn bẹ ní orí ẹrọ fún wa àwọn ìlànà àwọn ìròyìn mélòó kan ti mọ láǹfààní láti lọ nípa rẹ ní àwọn wọnyí ǹjẹ èyí ti ń ṣe ìdánwò tí àwọn ọmọ wa tí a mọ sí bpc ní orílẹèdè ìbílẹ lápapọ ní ọjọ ìní ló bẹrẹ bó ṣe lọ gbà á fi tó wa ní etí a ṣe àkíyèsí kan ní àsìkò àwọn ìdánwò báyìí ni àwọn òbí àwọn ọmọ wọn máa ń pákí àwọn kẹ̀kẹ́ wọn àbí àwọn pòpò ní ibi tí kò yẹlẹ́ba ibi tí wọ́n ń ṣe àwọn ètò ìdánwò yìí tó jẹ́ ohun kan tó burú tí ọ̀kan láàrin àwọn tí wọ́n ń kọ́ni ní àwọn ọkọ̀ tútù ó ṣe àlàyé àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí ó ṣe fòfin tuwa ní etí ní ṣàìgbọ́ ní ìgbẹ́gbẹ́lẹ̀ àbí ní ìpínlẹ̀ borgu àti ní gómìnà tuntun jẹ́ni ọjọ́ ètè nínú ọgbà ọ̀pá àṣẹ tí a tún ṣàlàyé lórí òun fún wa àwọn ìlànà àwọn ìròyìn táfẹ́ lọ nípa rẹ̀ ní àwọn wọ̀nyí ẹ bá wa lọ ó ti yá o. ọ̀dà wọn kí n lẹ́kàn sí pé ẹkú gẹ́gẹ́ bí ọjọ́ ṣe ń rí ǹjẹ́ ní àti aago mẹ́jọ òwúrọ̀ ní ọjọ́ ìní ni àwọn ọmọ wa ní orílẹ̀-èdè òbẹ̀rẹ̀ lápapọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ètò ìdánwò tí a mọ̀ sí bpc jẹ́ gẹ́gẹ́ bí ohun tá a rí gbọ́ látẹnu àwọn wọ̀nyí àwọn tó jẹ́ pé wọ́n wà nínú ìdánwò yìí ní gbẹ́gbẹ́lẹ̀ borgu wọ́n lọ bí ẹgbàrún mẹ́wàá pẹ̀lú ó lé igba mẹ́ta ẹgbẹ̀ta òun mọ́kànlá àwọn ọmọ wa tí wọ́n fi agbagbàgbà lórí ìdánwò ní ìpínlẹ̀ borgu arákùnrin wa ta mọ̀ sí ìlúrisà balo ẹni tí ara lọ níbẹ̀ tó wá ṣàlàyé pé ní gbẹ́gbẹ́lẹ̀ yìí jẹ́ àwọn ilé ètò tí a fi ń ṣe ìdánwò yìí ó lọ bí mẹ́rìndín ní ogún tí a mọ̀ sí sẹ́ńtàn ni ó ń gba àlejò àwọn tó yẹ pé wọ́n ń ṣe ètò ìdánwò yìí ní tí a mọ̀ sí bpc ǹjẹ́ ní ìlú paraku ojúlẹ̀ ẹ̀kọ́ gíga tá mọ̀ sí ibẹ̀ kútùkùmàgá ó gba àlejò àwọn wọ̀nyí ibẹ̀ ni wọ́n ṣe ayẹyẹ ìṣíde àwọn ìwé àkọ́kọ́ ní ìlú paraku nbí nílùú chachu náà ni ó tún gba àlejò sí ìwé àkọ́kọ́ ní gbẹ́gbẹ́lẹ̀ ìlú chaworo ǹjẹ́ ni wa àwọn jùlọ tí a mọ̀ sí mustapha orugbanku ní ẹni tí ó jẹ́ arọ́pò aṣojú ajẹ́lẹ̀ ìlú paraku ó ní gẹ́gẹ́ bí àṣà gẹ́gẹ́ bí a sì mọ̀ sí ní gbogbo àwọn ìdánwò báwọn ilé ajẹ́lẹ̀ kì í kẹ̀rẹ̀ lórí ohun èyí tó jẹ́ pé wọ́n ń sá káàkiri láti jẹ́ kí wọ́n rí gẹ́gẹ́ bí àwọn ọmọ ṣe ń ṣiṣẹ́ torí pé eléyìí ń lọ sí nínú èrè ti àwọn torí pé bí ọmọ àwọn ọmọ náà bá ṣiṣẹ́ bó ṣe tó àti bó ṣe yẹ tí wọ́n ní ìtẹ̀síwájú ǹjẹ́ eré lọ jẹ́ fún àwọn ní gbẹ́gbẹ́lẹ̀ yìí àwọn sì ń rọ àwọn ọmọ náà kí wọ́n tapá múṣẹ́ ohun tí wọ́n kọ́ wọn ni wọ́n láti gbà gẹ́gẹ́ bí ìdánwò yìí ǹjẹ́ kí wọ́n fi ọkàn balẹ̀ kí wọ́n bá bá àfòyà kí wọ́n bá ṣọkàn méjì sí ohun tí wọ́n ń ṣe kí wọ́n má bá sì wo ìwé ẹnìkejì torí pé bá ti wo ìwé ẹnìkejì wọ́n lè jáde lẹ́yìn ìgbà tí wọ́n mú wọn ǹjẹ́ kí wọ́n ṣe àkíyèsí kí wọ́n tẹríba fún ohun tí wọ́n là sílẹ̀ gẹ́gẹ́ bí àwọn ètò kí wọ́n fi ṣe ètò ìdánwò náà bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ láàrin àwọn ọmọ náà tí wọ́n lọ níbi ìdánwò yìí ní ọ̀pọ̀lọpọ̀ àrí gbọ́ ǹjẹ́ èyí ti ń ṣe ìwé pípọ̀ àbí èyí tí a ń kà lórí òun náà ni wọ́n kọ́kọ́ ṣe wọ́n ní kódà ó dára pọ̀ jù ó wà ní ìwọ̀tán ìwòsì fún àwọn ní ìdánilójú pé bí wọ́n ṣe ń tẹ̀síwájú báwọn ni tó jẹ́ pé àwọn ètò yìí kò bá lágbára àwọn yóò yọ tiwọn níbẹ̀ tí àwọn yóò yè gẹ́gẹ́ bí ìlérí tí àwọn ọmọ náà wọ́n ṣe fún wa ní àsìkò yìí olùdarí gbẹ́gbẹ́lẹ̀ wa fún ètò ìdánwò òun náà wá sọ̀rọ̀ ó ní bí ó ṣe lọ gbà láti aago mẹ́jọ ni àwọn ti bẹ̀rẹ̀ kò sí ìdíwọ́ kankan torí pé láti àwọ̀sùn ni gbogbo rẹ̀ ti dọ́gba pátápátá síbẹ̀síbẹ̀ òun tiẹ̀ yọ ohun kan jáde à ń pè ní forum fún gbogbo àwọn wọ̀nyí tó jẹ́ pé ohun tó ń ṣẹlẹ̀ àwọn ń wí nínú rẹ̀ kí kọ́ máa bà sí ìwọ́n kọ́ èmi ń kọ́ àwọn kan kọ́ máa bà kẹ́yìn wọn ni ó fà tó jẹ́ pé ní aago mẹ́jọ àwọn bẹ̀rẹ̀ ìdánwò yìí ní gérégéré kò sí ohun kan tó jẹ́ ìdíwọ́ kọ́ nínú àwọn ètò tí a rí gbọ́ nílùú paraku jẹ́ àwọn tó jẹ́ pé wọ́n lọ síbi ìdánwò yìí wọ́n lọ bí igba mẹ́rin ó lé méjìléníogún ní ìlú paraku ṣùgbọ́n ní ìpínlẹ̀ borgu àwọn tó yẹ pé wọ́n fagagbá lórí ìdánwò yìí
won lo bi egbarun marun pelu igba meta o le mokale ni ogota awon mo wa loko le lobirin ti won fi agbagbara lori dawo ti amo si bpc ti odun egbarun le meli din ni ogun ti awaye je won tin tesi waju gege bi o se to ati bi o se ye ninu itesi waju wa je e o si akesi be ba dide leyin ni ipo awon ibi ti won gbese awon idanwo yi e o ri awon obi awon mo to je pe won ma paki awon keke won abi awon moto won si eba ori titi ibi ti won si awon eto na to je pe ohun le fa ijamba ni ojo waju tori eyi ni alo laje ki ari okan larin awon ti won ko awon yan ni oko tutu pelu igberere igbayerere ori titi ta npe ni monitor ara ko ni won ti amo si ale bete kwa ohun ni o salaye fun wa pe eyi le fa ijamba ni ojo waju bi e ba si akesi leyin gbati awon mo na ba jade ti bi dawo yi opo larin awon obi ni won fe lati yara lo gbe omo won lati ye ki won mo bi o se sise gba abi ki lokun ka to je won ni inu kanju na won ma npa ki awon keke pupun abi awon oko ni eba awon ori titi abi enu ona iwole yen o je nkan ti o buruju eni kokan gbe na mo bi o se le ma se gba ki o ma mu engine re dana ki o to se toju re awon omo na papa ti won te lo si bi dawo na leyin gba ti won jade oporoko ni won ma sare kakiri lati wo awon obi won won te ni won ton ni ride ara won mo won ma se katakata katakata kata arin ibi ti won gbe wa ki won le fi ri obi won tori pe won ti setan ni ago mejila abi ni ago mefa abi ni ago meje ti won pari awon eto yi sugbon ohun to je ko pataki ohun ni pe awa ta ngbo mo lo ni ojule eko ki a ma ba sare ni sakusa tori pe o ye ki a lo ni ago ki a tele awon ilana ki omo na ko ma ba gbeyin bakana leyin gba ti a lo lati gbe e je ki a se itoju ibi ti a lati gbe awon engine wa si ki o ma ba fa ijamba lo je eko ti eni wa mo jilo ti a mo si ale ete be kwa fi to wa ni eti lati lo si bi pari awon iroyin ti asan ojo ini nje orire fun wa ni ilu paraku ni pataki ni ipinle borugu ti eni tin se gomina tutun o ti joko lori itere lati ojo ini lo eni tin se gomina ti oje gomina tijo to ropo eni wa won bi lo mama jibril sise je o gba oro so olohun dupe lowo olorun oba loke ti o mu ohun sise na bo se to ati bi o se fun odun mewa gbako ohun si wa fi iyin ohun fope fun eni tin se aroledwa tijo eni wa won bi lo patista lon fun igbekanle ti o ni si ohun fun odun mewa to fi se lori alefa ni gomina ilu paraku ta npe ni prefecture je olohun dupe lowo re gidigidi ohun si n ro eni ti o je aropo ohun ki o sise ju ohun na lo fun dagbasoke igbegbele yi tori gbegbele kan ti o lehun ni ti o si ni ilosiwaju ni ti awon omo awon omo igbegbele yi lobin lokori won fe ilosiwaju gbegbele yi ni o ye ki o sise lodede yi ninu otito ati ododo ki a le ni ilosiwaju gege bi o se to ati bi o se ye oda eni na ti o je gomina titun abdul Shaka Asuma ye Shaku Asuma o da si alaye bakan na pe ohun dupe lowo Olorun oba loke en to ma da okan larin awon adajo ni oni opele fun Olorun ti o fi emi ateyo fun ti won fi ohun sinu ipo yen gege bi gomina ilu igbegbele Borugu nje Olorun wa fi ope fun eni wa won julo are lode titun eni wa won julo ti amun si Romi Aduwadayi to ni igbokanle si ohun lati je ki ohun gbe ni ipo yen ohun fowo saya pelu ife ti Olorun ati dagbasoke ani sowopo pelu eni ti o je eni ti ohun ropo pelu gbogbo awon ti mo ba ohun sise ohun lati sise ni ise na ni otito ati ododo lai si rewesi okan je ko ni igbokanle si ohun gbogbo awon ara ilu pe ohun lati sise na bi o se to ati bi o se ye lo je ohun ti arigbo latenu enu awon julo ti amo si Abdul ye Shaka Asuma to je gomina titun ti ipinle Borugu eni ti o je aropo ara eka lase ijoba ti nboju to eto gbegbele abule je eni won mu le mi le yonu fun eni ti won ra wa oni o je afobaje ti o fi je ni ojo eti ni fu joko lori tere o si se lalaye fun pe ki o ma ba si okan meji ko ma se ba si rewesi je ko si se re bo se to ati bo se ye ninu otito ati ododo na ni o n to rodo re je ise ti awon gbele lowo koni re ko si ni pa lori meni koni ra Olorun lo je itesiwaju ninu re je ni je ohun ti eni won gbilo ta mo si emi ni yona fun to je oluranse lati eka lase ijoba ti moju to eto abele ti won fi ranse fun
gẹgẹ bi afọbajẹ ni ojo ete ni ni ile gomina ipinle borugu ibi ni a o mu awon oyin tojo ete ni gunle mo kin pe ku asiko wa nje mo si alaye lori idanwo ti a mo si bpc to ti nlo lọwọlọwọ ni ojo ini ti won bere aso bo si nlo gba ko si idiwo kokan ni ilu padaku obile eko ge ta mo si kutu ibe kutu maga ni o gba lejo ayeye iwe akoko a salaye bakana lori awon awo obi ti a fe lo gbe awon omo leyin idanwo ni ogun meji labi ta fe lo gbe oni igba ti won jade ti a ma si akesi ibi ti a ma fi awon engine wa si ti lori pe eleyi re fe ele fa jamba ya si akesi a soro nipa re e to wa keyin o lo je igbesi ipo re lori ate re lati tesiwaju ni ise ye eni won gbe lo tin se gomina titun ni ojo eti nini won fi sori itere ti yo ba lo fun asiko ti won fun ibi ni awo mu iroyin tojo eti ni gunle mo kin pe ku asiko wa bi e ba bere ta ni to se iroyin ni ojo eti ni omo ya buru yin ti a mo si Michel Dosumu ni oruko mi arako ni ma ti a mo si Christian Avosetien awon ni won be ni orero fun wa ipade wa ninu ayo ati dunnu mo dagbere fun wa pe o digbadie

Bẹ́ẹ̀sì Amílẹ̀ Kálẹ́sì Kọlọ́kọ́sá Nukọ̀tán Ekúlọ́nù Wẹ̀kẹ́tẹ̀ Rádíò Fúratẹ̀ Tẹ́tàn Iná Yorùbá Mílọ̀ Nọ́rọ̀bẹ̀ Dẹ̀wánú Àrímọ̀ Adìyẹ nà. Mo rò pọ̀ jẹ́ Tòní Nésù Àpákẹ́fí.